ẹ̀mí lọ. Ẹ̀yin látijọ́, ẹ̀yin lóní, ẹ̀yin ní ìgbà gbogbo. Yálàbá Santaba ní Akataba, kò síbi tẹ́ ẹ ti ṣẹ̀ wá, kò síbi tẹ́ ẹ mí lọ. Ẹ̀yin látijọ́, ẹ̀yin lóní, ẹ̀yin ní ìgbà gbogbo. Ariana Santaba.

0: This is Jordan 105.5.
1: Station with the boys for entrepreneurs.
2: Scottito, Lati Badura, Fugo, Abiyama, Abiyama, the Fegoria.
3: Lọ́nà ọjọ́ Sátọ̀dé òní rọ́gùn fẹ̀mí rẹ̀ mí lórí àwọn ọmọ rẹ o. Ìbàrá ọlọ́dúnmọ́rẹ̀ ọba mi ajẹ́rẹ́ tí ò gbọ́ mi dúró. Ẹlẹ́gbàágbẹ́jọ́ òun ẹlẹ́gbàágbẹ́jì àṣẹ ẹlẹ́gbàágbẹ́jì ọ̀rọ̀ àtàbàtúgbò ọlọ́dúnmọ́rẹ̀. Gbogbo ilé pariwo ògo ògo ògo ògo ògo. Pásọ Fọ́nkẹ́ yìí ẹ̀mọ́ ni bàbá Lábíyámọ́ ni mò ń jẹ́. Ìṣí ọmọ rẹ yẹn gangan gangan a ṣojú rẹ. Òní fàṣọ yí ọmọ sí kọ́tò. Ọmọ wa òní gbégun ẹlẹ́gùn. Ọmọ rẹ ọkùnrin òní ṣiléyà. Ọmọ rẹ obìnrin òní ṣọkọfẹ. Ọmọ rẹ òní fi ọ̀tá rẹ lọ́kọ. Ọmọ rẹ obìnrin òní rógun ẹbí nílé ọkọ. Ọmọ rẹ ọkùnrin yẹn kò ní fẹ́ ohun tó jù lọ. Ọmọ rẹ òní fẹ́ ọ̀dájú ọkùnrin o. Ọmọ rẹ òní fẹ́ ọ̀dájú obìnrin o. Ọmọ rẹ òní rú ara rẹ fáyé o. Ibi tá ayé ti fẹ́ nu bátámọ̀ rẹ jẹ́ ọ̀run lọ tù ṣe níbẹ̀. Ó lọ yóò gbà wá lọ́wọ́ abatẹnijẹ́ o. Yóò gbà wá lọ́wọ́ àwọn alárọ̀ká o. Ọ̀dà ohun tí ò ṣojú yín tẹ lọ́ ṣojú yín lórúkọ Jésù ẹ̀ní wí tẹnu yín o. Nọ́ba abánijẹ́ kò ní jáde o. Yéé bá yàn jẹ́ lórúkọ Jésù ò ní rí ìjà Ọlọ́run o. Ẹ̀gán náà dògo ẹ̀gán ọmọ rẹ dògo. Ẹ̀jọ́ sẹ́ra dògo lórúkọ Jésù ẹ̀gán ọmọ rẹ máa dayọ̀. Ẹ̀gán Abraham ń dijó ọ̀rọ̀ rẹ máa dijó lórí ọmọ. Ìlérí jẹ lórí Joseph ìlérí ayọ̀ máa ṣe lórí àwọn ọmọ rẹ. Wọ́n ṣe kó bàjẹ́ Ọlọ́run ò ní gbà fún wọn o. Wọ́n ti ta kété ọ̀run dìde ìrànlọ́wọ́ sí ọ. Àlárere ọmọ rẹ máa ṣe. O ní bọ́ lọ́wọ́ rẹ o màmá. Ìmọ̀ àwọn ènìyàn bí Ahitofeli kò ní ṣẹlẹ̀ olórí. Olúwa ṣí alárọ̀ká lọ́wọ́ iṣẹ́ o. Àṣírí alárọ̀ká abatẹnijẹ́ lórúkọ Jésù ó máa tú o. Wọ́n ní gbọ́kọ lọ́wọ́ rẹ o. Wọ́n ní sọ́ di kòròfo. Wọ́n ní fi àyájọ́ bá ọmọ rẹ wí. David borí Ahitofeli ìmọ̀ ọ̀tá bàjẹ́ lórí rẹ o. Ẹbú eléni ni ò ní gbà lórí àwọn ọmọ rẹ. Sàmí eléyìí ò ní pàdánù ọmọ rẹ. Olúwa yóò ti ọ lẹ́yìn tọmọtọmọ. Lọ́jọ́ ìnáwó ọmọ rẹ wọ̀n nígbà ṣe rẹ ṣe. O ní ṣe patí dára lọ́dún yìí o. Ajíṣe fẹ́fẹ́ kò ní kó bá ọmọ rẹ o. Ọmọ yín ò ní bá ìjákulẹ̀ pàdé. Kò ní dàrú mọ́ ọmọ rẹ lọ́wọ́. Kò ní yíwọ́ o. Ọkọ rẹ máa tójú bọ̀. Inú ayélayé wà wọ́n ní fayé hàn tọmọtọmọ o. O ní pọ̀ rẹ́rẹ́ kú ọ màmá. Èso ní jẹ́ irinṣẹ́ rẹ lórí ọmọ. Ariwo ẹkú kò ní sọnú lẹ́yìn ògrama. Ọmọ rẹ ò ní ṣàgbẹjẹ o. Ó bọ́ṣọ lára Joseph ayé ò ní sọ sí o. Wọ́n tà sóko ẹrú wọn níta ọmọ rẹ togotogo. Wọ́n sọ Joseph sínú kòtò wọn ní ju ọmọ rẹ sí kòtò. Wọ́n di rìkíjì sí orí rìkíjì nọ́ba wọn ò ní jáde lórí ọmọ rẹ. Oṣù kẹ́ẹ̀gún jábọ́ lórí ọmọ rẹ. Wọ́n ní ta ọmọ wá sí ọjà ayé o. Wọ́n ní túlé kan ìṣòro tọmọtọmọ. Wọ́n ní tẹná wo sàré ọmọ o. Wọ́n ní sọ ọmọ rẹ dìdàkudà. Àyípadà sí búburú kò ní kàn o. Èso ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. Olúwa yóò fẹ̀mí kíkù tẹ Ọlọ́run. Ọwọ́ la fi ń dire mú wàá fọwọ́ rẹ gbẹ́rẹ́ lọ́wọ́ ọmọ rẹ. Ọmọ tó ṣe jẹ́ ọwọ́ lọ́wọ́ ní gbélé ọlọ́wọ́ o. Wọ́n ní rógún pé pàjáwìrì lórí ọmọ. Ayé ò ní jèrè rọ̀ lára ọmọ rẹ o. Ọmọ rẹ ò ní fọwọ́ tálẹ̀ lókùkù. Tábàtábà kò ní ta ọmọ rẹ lọ́fà. Olóore ọmọ rẹ yóò farahàn. O ní fi olóògbé kó orúkọ ọmọ rẹ. Ayé ò ní fọmọ dá wa lóró. Àsáyá 41:30 ọwọ́ tó lọ yóò gbé ọmọ rẹ ró. Àsáyá 22:25 ayé ìṣú àgbà tá a fi kan ayé ọmọ rẹ mọ́lẹ̀. Olúwa yóò gbé ọlẹ́kẹ̀ ìṣòro tọmọtọmọ. Ìgbà ayé ìwà àtọmọ rẹ yóò dùgbẹ́dẹ́ mú kẹ́ o. O ní dídákudà. Sàmí eléyìí ò ní gbàlejò ọ̀ràn. O ní rí ìfàsẹ́yìn lórí ọmọ o. Ìyókù ọdún yìí kankan ò ní ṣe ọ́ tọmọtọmọ. Èrò ọmọ rẹ yóò padà já sí ayọ̀ lọ́wọ́ rẹ. Dúgbọ́ mi ò ní ṣe lásán. Ẹ̀sọ́dọ̀ 2:4 ayé ò ní wẹ̀ sí ọmọ rẹ o. Ẹ̀sọ́dọ̀ 2:5 ìrànlọ́wọ́ dìde sọ́mọ rẹ. Ọgbọ́n òdígi ọmọ rẹ ò ní gọ̀. Asọ́fà Pọ́stù 17:9 ayé ò ní gbògo lọ́wọ́ ọmọ rẹ o. Ayé gbògo já sóní lórúkọ Jésù ogun ọmọ rẹ ò ní rá. Ogun ò ní jábọ́ lára ọmọ rẹ. Orí ọmọ wo ò ní gbàbọ̀dì. Ìdílé yìí ò ní tọrọ jẹ o. Abínú orí ẹni kò ní gbẹ́rù ìbànújẹ́ lé olórí tọmọtọmọ. O ní mo rọrí ọmọ o. Mọ́tò rírà àti Lẹ́kíkọ́ lórúkọ Jésù ó yá ìrọ̀rùn ni ó bá wọlé. Ó yá lọ pàdé olùrànlọ́wọ́ tí kì í sùn. Pàdé aláàánú tí kì í rẹ. Pàdé olóore tí kì í rojú. Àfẹ̀yìntì Sàtánì kò ní mọ̀nà lé rẹ o. Olójèdájọ́ ahọ́n ayọnilẹ́nu lónìí. Ó yá gbẹ́ ìrírẹ́rẹ́. Ìgbàlá wọlé rẹ o. Ayọ̀rọ̀ pé ìbànújẹ́. Ajé ti dópin. Wà á rówó ṣayé rẹ. Olúwa yóò dìde yóò gbẹ̀ níjà o. Kò sẹ́ni tó lè wú ọmọ.
4: tọlọmọ
3: ore olore oni wole de wa o oju abi ya mari to wa gbadun omo re o wa po omo foko wa po omo faya ogo ile baba ogo ile ya o ya fi ko omo re lorun lojo iye omo re loruko ye wa ri gelewe kai wa ri bi lagidide o won ba pe baba oko wa deun won ba pe ya yewo wa deun olorun oro tu omo re sile oro ko ni fa omo re si slow line oro bi ada bi bi pe ko ni ran omo wa o oro bi agede bi asasi ko ni ran omo wa se oro ni da omo wa duro lori omo oni gbi sinu oro to jade lenu abi ya mo si omo re lojo ibinu ko ni se o aso oro ko ni ba won omo wa oro ni da testimony omo re duro oro ni da ojo ayo omo wa duro oro ni da ojo ayo omo re ru oni se bi ko ni je fo lori omo o eni won fi ran ko ni mo na le wa oni job oni je banu je ko ni mo na le re o ohun to ra o ni ba won sanwo re lori omo oni kajo eku lori omo re eni ti o fa yo omo le re ko ni bi banu je omo mo nu yara re o abi ya mo sami enu re oni royin banu je lori omo re eti re oni gbe royin banu je lori akobi re ire loju owo ri oju re ma ri re omo re ni le alaye oda enu esisi sai loruko je eri se ayo mama wa duro je won mo o eyin youth top e lo sase yori o oloyun lo bi malayo baba oloja wa tale ni o iye oloja wa jere gbogbo eni je gbese olorun ko ba yin san o gbogbo alesan run mu yin larada o kede gbogbo e ma ti gbe mi ni agbaye lo sase yori o mama wa je won mo o yesu olua wa ori oke ni fo lati ngbo ri yi
5: mo dupe lowo Olorun lori ikuse ti a se ni Abeokuta won ti kokko pe mi tele pe ani meeting ni family house wa iba ti mo ma de be fun iya lenu Olorun mo ye se meeting to ba ni a tin shit e ojo ti pe gbogbo awon eto to ye ko ma bo si e lo die die ni a n fun e ta ba ti fe ta ile nisin owo ti e ma poju ti awon egbun e lo lawyer de wa ni egbe won lawyer family lawyer wa lese kese eni yen se video o ko sile o ni kin sign o tun ni a okay ile dadi ni meyeji yen pe awon fun mi lori ofe pe kin gba gbogbo meyeji fun odun kan gbogbo yara to wa nbe
6: gbogbo owo ile
5: kin gba owo ile yen fun
6: bi le se po to
5: be ni sir
6: pe meyeji abeyo kan
5: meyeji but that means ti wa so fun wa pe won fe gbe fridge o wa ni emi na ni kin tun lo gbe fridge yen ma so fun pe fridge meji ni mo nile eje ko gbe won ni rara se iwo lo ma gba
6: ogun ibi yin ogun baba re ti aye ti gbese le olorun agbeto re fun
5: ọpẹ mi keji ni lori ọmọ aunty mi amọ lori kusede yen na ni iya e ti pe mi pe joba mi fi sinu adura pe won fe mu solomon travel amọ fun iyalẹnu ọlọrun ni aro yi mọ mi pe mi pe solomon ti fe travel pa won ti lọ si airport awọn lọ canada
6: o ti le loyi mu bayi
5: won lọ canada
6: o ti lọ canada ọmọ ta lo lọ canada abode abekunda ida o odun gan o esi eda o
3: ile ku meta lo fe si ni ojo sunday kokoro kan chocho la de fe fi si ni ojo sunday ti se oruko jesus christ number 1 ile ku onje omo ikeji ile ku itesi waju iketa ni mo pe ni ile ku anu na to ba mo wipo ni esan kan to la koja ma fi pade ojo sunday yen sere to ba mo wipe arin iwa tomo re ogun rege ma fi pade ojo sunday yen sere to ba mo wipo ti naganaga sibi owo re o to fe ma fi pade ojo sunday yi sere to ba woye wipe ojo ori lo nka ṣugbọn ati yori oku die ka to ma fi pade ojo sunday yi sere eyi to kẹyin gbogbo awon to je gbese ka bi keji e ma fi pade ojo sunday yi sere o ni omi ti won ti n gbadura sile gbe pepe bayi won ni ki ma fun gbogbo eniyan to ba wa sibe yen lofe ni bole ni dale mo to wa ni sangu ota logun state so fun olokada ko gbe lo si church awon mo pakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa je won omo o gbogbo eniyan jake jado ni o da ore leni lati fi gbe eto radio program yi laruge ko wa si ye to le fi ranse o ibaje 2000 baje 1000 baje 500 naira ati owo siwaju owo to te siwaju ibuku nla lo fi gba o olorun baba alabiya mo o aye lo wa
7: hello hello prophet 090 60 57 1110 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
3: Abiyemo, a o ni mo je mo.
4: From Lagos, this is
0: Jordan 105.5 FM.
1: This is Jordan 105.5. Station with the voice for

0: ẹnìkan ní wòlíì sẹ́ẹ̀ ní àbí àlórí facebook láàárọ̀ kò ṣeé ṣe màá wà aago mẹ́fà ní ìdájí mẹ́fà ìdájí la síde ìpàdé ní osòdì ewé ńlá primary school ibẹ̀ ni mo ti fẹ́ fún gbogbo àwọn tó ń bẹ̀ ń bẹ̀ láàárọ̀ ní sátọ̀dé ní anointing oil ibẹ̀ màá ti gbàdúà a fẹ́ ṣe lọ́sẹ̀ tó kọjá àárí ṣe but olúwa ṣeun láàárọ̀ à á ṣe lábí àkóso gbogbo condition tí ìbá wà ń bẹ bí ta ti wulẹ̀ orí bí afẹ́fẹ́ ti wulẹ̀ ọ̀fẹ́ bí ta bá ṣe rí náà la ṣe ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní ọ̀la ní church ní wema nǹkan mẹ́wàá kan ni màá kà sínú omi yẹn omi ti number 6 tòró ti ń ṣe báyìí nǹkan mẹ́wàá kan nínú nǹkan mẹ́wàá yẹn mo lè mú méjì láàárọ̀ yìí ohun tí ọlọ́run rẹ nìkan lè ṣe á tún sọ sínú omi tó gbé lọ́wọ́ yẹn ẹnìkan ní báwo la ṣe ṣe tọ̀la láti wo ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì yẹn ń ṣe nǹkan kan tá a tún ṣe rí ìyẹn ní ọ̀la ìsìn méjì sì ni ìkan wáyé ní aago méje fún gbogbo àwọn young people abẹ̀rẹ̀ aṣíde ìtúsílẹ̀ ẹ wá wo bẹbẹ níjọ sunday ẹ wá wo bí ẹ̀mí òkùnkùn bí agbára ìṣú ṣe ń jáde lára àwọn ọmọ kéékèèké láti ọdún mẹ́tàlá títí wọ 30 ẹnu yà mí láti rí bí ọlọ́run ṣe bẹ̀rẹ̀ sí í rìn ọ wá sọ fún wa pé sunday lè ní ọ̀jẹ̀ climax so gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó bá wà ní between 13-30 ó lè jẹ́ ọ̀pọ̀ ẹ̀mí náà ni òjè kó ọ̀rọ̀ náà lọ ó lè jẹ́ ọ̀fà burúkú tí wọ́n ń pè ní ìkórira yìí náà ni òjè kí iṣẹ́ kankan jáde ó lè jẹ́ ogun àmúbọ̀yì àfẹ́tì jáde lọ́la so ní wema ẹ mú omi dání number 6 bó sì lè mú dání orí ń ṣọ́ọ̀chì orí ń ṣọ́ọ̀chì àwọn tí ń bọ̀ lónìí bí wọ́n bá délẹ̀ ìsọjí wọn bá omi pàdé ẹnìkan ní níbo lọ́sọ̀dì náà ni tò ní olónìí ni ò ní lónìí jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ alágbára ẹni tó la ayé àtọ̀run mo fẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé bí ìsìn ti àwọn aago méje láàárọ̀ ọ̀la bá ti ń parí sí aago mẹ́sàn-án bẹ́ẹ̀ ni ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án ìyẹn gbogbo àwọn èèyàn onípòjipò èèyàn nìyẹn láti ọmọ ọdún 31 ń lọ títí wọ 150 ẹnìkan ní ẹlẹ́ẹ̀fẹ́ ka nǹkan kan sínú omi bí ìyàtọ̀ ọ̀ bá wà a jẹ́ pé mi ṣe wòlíì ọlọ́run ẹ̀yin àyànfẹ́ níbo lẹ ti ń gbò mí ẹsẹ̀ bíbélì àkọ́kọ́ tí mo fẹ́ kà ó ń bẹ nínú ìwé revelation chapter 19 verse 10 àǹkíyèsí tó kà kí tún ni ọlọ́run nìkan lè ṣe ọlọ́run nìkan ló lè fún ọ ní ẹ̀rí it is only God that can bring authentic testimony òun ló lè mú ẹ̀rí tó sàn tó dájú tí ò lè bàjẹ́ tí ò ní règúnnú òun ló lè mú jáde fún ọ and wá gbọ́ nǹkan nínú ìwé revelation chapter 19 verse 10 only the testimony of Jesus is the spirit of the prophecy ẹ̀rí jésù tẹ fẹ́ mọ gbọ́ yìí òun ni ẹ̀mí ìsọtẹ́lẹ̀ ẹ̀rí jésù òun lẹ̀mí ìsọtẹ́lẹ̀ the testimony of Jesus is the spirit of prophecy bí n bá fẹ́ sọtẹ́lẹ̀ ẹ̀rí jésù gbọ́dọ̀ jáde gbogbo èèyàn tó nílò ẹ̀rí ọfẹ́ kí ọlọ́run kún fún ọ ní ìyanu wá dìde náwó yẹn mọ̀ ná bí ìgbà tó ń kí hallelujah pé bàbá dá ẹ̀rí lù mí jẹ́ testimony tèmi náà jáde ọlọ́run òjijì yọ sí mi lójijì lónìí ọjọ́ sátọ̀dé in the name of Jesus Christ engineer ẹ jẹ́ wo ohun tí màmá yìí sọ ẹ wọ ọmọ tó pé oṣù kan tí ò lè yàgbé.
1: ẹnu sá bàbá mi o ẹ káàárọ sá o a kú àdúrà àárọ yìí o èmi ọmọ ọjọ yín lórí afẹfẹ ló ń sọrọ láti ìlú ifọ bàbá mi o ẹrí mi ló tún jáde fún mi o ẹrí lórí ọmọ bíbí mi ọmọ àbúrò mi ó ṣẹlẹ̀ ń pé àtìgbà tó ti bí ọmọ yẹn torí ó pé ó ti pé 4 weeks báyìí àtìgbà tó ti bí ọmọ yẹn kò tọ́ ilé lẹ́yìn nǹkan ṣoṣo tó yà ní ìgbà tí wọ́n ti bí ìgbà àwọn ọmọ kókó máa ń yà ń gbà yẹn láti ìgbà yẹn kò wá yàgbẹ́ so 7-7 tá wá wà yìí mo wá 7-7 yẹn omi tí mo rà pẹ̀lú òróró bí mo ṣe gbé lọ fún mọ́mí ẹ nìyẹn mọ́mí ẹ àbúrò mi gangan ni ọmọ ìyá mi ọmọ bàbá mi torí òun ni wọ́n bí lé mi so bí mo ṣe gbé omi àtòróró lọ fún wọn ní ọ̀dọ̀ wọn yẹn mo ní ó yá ṣá máa bá mi fún ní omi yẹn ó lè mix ẹ̀ kó máa mix ẹ̀ mọ́ warm water to ma fun omo to ma fun mu ma ba mi mix e fun ko ma mu so mo bi omi yen lo fun won ni ojo Saturday so bo se di ijo bo se di ojo ojo Tuesday niye bo se dojo Tuesday niye bo se send voice note si niye voice note yen no ma send e si yin sin bo se send voice note si niye ni pe han si mi ah omo yin ti yagbe oju won oluwaju won lo ni mo so oruko omo yen ni mo so ah baba mi nu mi dun o wa se uni ah uni aunty mi uni uni 77 yen uni mi ti e mix e rara uni un ko fun ni ro mo be ni uni be lo un ko fun lo un ko fun un ko fun uni gba to ma di aro ojo kiji to n be se ni fun lomi yen mo be uni bo se yagbe repete niyan temi gan ri be mo ni ah inu mi dun e mo inu iru inira tagbalagba gan ma ri ko ma ri gbeya fun boya bi ojo melo kan ah emo iru inira ka ma wa so baby omo okoko inu mi dun eri mi ni mo tun ni pe ki n gbe wa olorun ojiji o sa ma n so won ara o ma n se bebe ninu aye mi koda ati gba ti mo ti de lati 77 bayi tori mo ra sticker mi mo ra sticker ara omi agbororo ti mo gba ti won omi yen si shop mi bayi pe olorun ojiji mo tun ti de laaro yi o awon onibara mi e lo ba mi pe won wa o snacks ni mo n ta mo de tun igba te tun ni ka fi nkan mo nkan mo tun mu awon irun mo tun mu molegbe kan awon attachment lorisirisi mo tun mu molegbe kan olorun ti ma ti de shop bayi ti ma ti won omi yen bayi olorun ojiji o ya e lo won onibara mi awon ti mo mo ri atawon ti mi o mo ri o ye lo ba mi pe won wa o baba mi o laarin ko to to irole awon snacks yen de ma tan snacks to yen pe tele tele bayi titi diro le o si ma po ninu show glass nbe ti mama titi dojo keji ah baba mi adura yin gba lori wa o ijo comfort line mission international atubo ma gboro si ni loruko ti baba tomo ati temi mimo e ba mi ki mama o e se gan ma thank you sir god bless you sir emi o ja foko ra salo mi ro ori wo elepe
0: nai nkan meta lo ni ka se si omi to gbe le yen number 1 o ni ka si ile ki testimony ti nse yi ko mo wonu e elekeji gbogbo oro olohun bible tin ba ti ka ko se si ko na wonu e eleketa oni ki ngbadua si so e lo gbe pamọ yo di omi number 5 olufe tere nijo to ba pe 10 omi yen nikan le fi dawe ohun olohun leleyi mbo gbogbo eyin te wa ni ilu eko papa julo ni gbogbo eje so pe leko mo nbo ni osodi ewe la primary school ibe ni woli odekunle yo wa ni ago mefa laaro yi ni daji veren jogi enikan ni ah isoji ni ase ni won kan ni waju aso tele sinu aye re on ti jesu nikan le se ma si po nbe gba ti o ba fi di 9 we don't wasting time engineer eje npe sister ina agbara di omi number 6 onibanu onibe emi oluwa se ni ka se engineer e pe sister ina pe ngbo
2: oruko mi ni Dokas mo soro lati ilu Ibadan ni Bodijawa ni bi bayi ibe ni mo tin soro mo dupe lowo Olorun nitori pe o se nitori pe anu re duro laila mo dupe lowo yin gege bi woli mi nitori pe Olorun no yin lati se mi laanu lati ka mi le mara awon to saanu fun leyin to se mi logo lati o sele wu pe mo join ijo yin ni last year June through my dad it was my daddy that invited me to your program so mo shati e wa mo ki shati e go straight to the point o testimony pon gan mo tin wa ise mo se tan school mo se tan university in 2022 mo try lati se mo se TESCOM exam mo pass mo se civil service exam mo pass mo de je ni ko to je pe mo feran lati ba ijoba sise government work gogo lorun mi lati ri mo ti pinu wi pe nkan ti mo fe se niyan and I will also have my business and establish myself. I'm also a baker, I'm also a caterer. So nko to ma le fun mi ni anfani lati le sise mi mo ti ni lot of Olorun to ba fe sise fun tori private job ko ni fun mi lanfani lati se ise yen o je wu mi na lati handle business mi so mo wa so fun Olorun pe Olorun nkan to wu mi lati se to ba fe fun mi nise ise ijoba ni ko fun mi o sugbon dadi nigba ti mo se TESCOM ti mo pass ti mo se civil service ti mi o exam ti mi o pass tajo Olorun mo ti jo kan na mo ti wo bi pe igbawo ni ijoba mi fe de ti mo fe to fe ronu bi pe create employment ko fi sile ati se civil service a register fun ti federal lati ojo yi ati ri nkan pe boya ka bere exam ati mo gba ti ijoba tun ma soro pe ka bere ka se exam so da wa le mo wa so ki mo soro gan mo ti jo kan na ṣùgbọ́n lójijì lọ́dún yìí ní January mo bẹ̀rẹ̀ sí ní wá sí ìjọ Ọlọ́run òjijì ní last year June bí mo ṣe sọ lójijì ní ọdún yìí ní January ni mo gba ìpè tí mo wà ní inú ilé mi ò ní lọ́kàn mi ò lérò rẹ̀ rárá mi ò fi sọ́kàn rárá mo kàn gba kọ́ọ̀ ni ẹni ọ̀hún béèrè lọ́wọ́ mi wípé ṣé o lè ṣiṣẹ́ ìjọba tó bá rí mo ní why not mi fi ní lè ṣe mo ní why not I can. Ṣíṣe níbi bẹ bí mo ṣàṣe ríṣẹ́ nìyẹn o dádì olóòrùn ṣàṣe wọn ni pé kí n ṣe máa kó fáìlì mi bọ ni pé kí n máa kó lọ nísinsìnyí ni pé tí mo bá kó lọ nísinsìnyí máa lè bẹ̀rẹ̀ registration documentation mi bí eré bí àwàdà lórí o bí àlá o ṣe rí lọ́jọ́ yẹn because it happened suddenly I did not even put my mind to it I did not even expect it torí mo ti rò wípé ìgbà tó wọn ló tún máa tó ṣẹlẹ̀ so olóòrùn bí ó ṣe ṣe fún mi nìyẹn o I'm so happy dáde bí mo ṣe ríṣẹ́ gidi nìyẹn a career job like a good job tó jẹ́ pé promotion ló kọ́kọ́ fún mi kí n kàn máa gbà lẹ́nu iṣẹ́ ẹ̀ṣẹ́ tó bá yá sìn I will also continue my education so that my promotion will continue láti máa progress thank you so much dáde I'm very grateful mo dúpẹ́ dáde I'm so grateful and also I want to thank God on your relationship with me. It is good to serve the Lord. It is good to have a real prophet. It is good to have a prophet that don't be in your mama, tomorrow be in your tomorrow on your bara. It is good Latin prophet, Tony and Lori, tomorrow from your near and Lara and tomorrow from Daddy Moria and Uga or the Kishi Pagara me, Daddy, or no one know you for me. And I'm so grateful. My relationship is happened all of a sudden. Mi ò lérò pé mi ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ní nǹkan tó jẹ́ pé mo ti jọ kan mo ní to my relationship. Mo ṣàpàdé ọmọkùnrin ẹ̀ dáde mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní January nínú ọdún yìí. Mo wà lọ́fíìsì lọ́jọ́ yẹn. Òun lẹ́ni ẹ wọlé wa and that is how I met him o bí mo ṣe pàdé ẹ náà nìyẹn o dáde this year bí mo ṣe pàdé ẹ náà nìyẹn and bí eré bí àwàdà he is very serious he did not stay here he been in abroad and dáde days the ọ̀rọ̀ wà lórí ẹ̀ that maybe I'm going to talk to you ọ̀rọ̀ dáadáa ní o kò kí ṣe nǹkan ọlọ́run ò kí ń ṣiṣẹ́ ẹ̀dẹ̀ kò kí ń ṣe orí ẹ̀dẹ̀ oore tó pé lọ́lọ́run máa ń ṣe so dáde bó ṣàṣe bẹ̀rẹ̀ ní ẹ o ti yọjú sílé only by December although people we are going to do our introduction and wedding because we will fair elaborated wedding but we were elaborated to that extent because I want you to be the one to my soul me at all come before your joy wedding daddy I'm so grateful color on jacko sheshe color my jacko to bolo wami over amundo color on shenu ushela shenwole pata pata minu aye mo dúpẹ́ lọ́wọ́ yín o thank you daddy thank you mo dúpẹ́ lọ́wọ́ yín o I'm so grateful ọlọ́run àtúbọ̀ máa gbọ́wọ́ yín ṣiṣẹ́ lágbára ọlọ́run ẹ̀ nípa ayé ẹ̀ fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ṣe gan o bàbá mi mo dúpẹ́ o now next I forget ní salary mi nígbà tí mo ti ríṣẹ́ the full salary báyìí mo ń san ìdámẹ́wà mi náà lẹ́yìn yẹn o mo ti send ẹ̀ sí ẹ̀ ṣe thank you so much olúwa ṣeun ẹ bá mi kí a

0: ẹ̀sìsílẹ̀
1: agaolami
0: èmi alága mo fẹ́ jókòó wà túkọ́
2: ẹ̀sìsílẹ̀ agaolami.

0: Jésù
1: olúwa wa.
0: Gbogbo èèyàn ẹ gbé ọwọ́ sí orí báyìí. Sọ pé ìgbèkùn àwọn àgbà. Ta fi dá ayé mi dúró. Olúwa fà mí jáde tọmọtọmọ. Oya dua.
2: Jésù.
0: Ẹ̀mí máa o. Ma bu abẹ kẹsẹ kẹ furi bi na. Ìgbèkùn àwọn àgbà. Ta fi dá mi dúró. Olúwa fà mí jáde tọmọtọmọ. Fà mí jáde. Jésù olúwa wa. Sọ pé ìwọ ogun adáni dúró. Sọ pé mo pàṣẹ. Fàyè mi lọ. Oya dua.
2: Jésù.
0: Ẹ̀mí máa o. Mari kò fi sẹ́ni bọ̀rọ̀ kàfù hinde yà ha. Mo pàṣẹ.
2: Jésù
0: ẹ̀mí máa o.
2: Ìwọ ọ̀ṣẹ́
0: ìwọ ẹ̀mí àtàkùn tí a gbogbo mi lẹ̀. Jésù olúwa wa sọ pé ogun aláyànlé tó ń gbé information mi fún ọ̀tá tó ń lépa mi. Olúwa yà wá nípa. Oya dua.
2: Jésù
0: ẹ̀mí máa o. Wà bẹ́rẹ́ kú sẹ́nẹ̀ yà wọ́n mi hàn dẹ̀ yà. Mo bá tẹ́. Sọ́kè sọ́pọ̀ ọgbọ́n abẹ́rù lẹ́ẹ̀mẹ́ tó lépa mi tọmọtọmọ iná ọlọ́run o. Oya jẹ́ wọn rán oya dua. Ó kọ́ Jésù ẹ̀mí ni máa o. Lábẹ́rẹ́ bẹ́ sọ́rí rẹ̀ ọ̀gbìn ni hàmà sọ́rí bá jẹ́ rà. Olúwa o. Lẹ́yìn àdúrà ẹ̀rí ló máa ń tẹ̀lé. Mo dúró bí ikọ̀ àti ìrìjọ́ Olódùmarè. Gbogbo agbára tó dá ẹ̀rí ẹ̀ dúró. Ìgbèkùn tó mú ẹ̀rí ẹ̀ mọ́lẹ̀. Lórúkọ Jésù. Oya gbiná. Oh my God. Oya gbiná. Gbiná. In the name of Jesus. Wúmọ̀ yẹn. Àmọ́ tó sọ kọ́ wọn. Wọ́n ní wọ́n talé ọkọ̀ ọmọ ọmọ lórí. Tọ́bájá ilẹ̀ Yorùbá ó túmọ̀ sí pé ọkọ yẹn ò sí mọ́. Ọkọ yẹn ò lè wà láyé kí ẹbí wá dìde kọ́ wá talé mọ́ ìyàwó lórí. Bọ̀ nínú ẹ̀rí yẹn wọ́n ta ilé mọ́ lórí. Láìsí nkankan káàtẹ̀ ni ó ti gbà pé yàrá kan ṣoṣo ń tóbìnrin yẹn. Bọ̀ wọ́n ta mọ́ lórí. Ó dẹ̀ lè jẹ́ ilé fámílì ẹnìkankan ò mọ̀. Bọ̀ wọ́n ta mọ́ lórí láàrin 15 days. Ẹ gbọ́ mi sà ìgbà tọ́lọ́ máa dáhùn. Ẹ gbọ́ látẹnu wọn.
3: Mo ní ẹ̀rí o. Ọlọ́run ṣe bí ọba jọ mí lójú ó yà mí lẹ́nu o. Ọ̀tá gbógun ó mú mi borí ọ̀tá. Orúkọ mi ni Kuburat Kalisu láti ìjọ Agége. Ó ṣẹlẹ̀ pé nínú ọdún tó kọjá nínú oṣù kọkànlá wọ́n ta ilé mọ́ mi lórí. Between 15 days ni wọ́n fi ta ilé mọ́ mi lórí. Wọn ọ̀dẹ̀ jẹ́ gbọ́ nǹkan kan. Ọkọ mi ló nílé. Ṣùgbọ́n Ọlọ́run ṣe bí ọba wá yà mí lẹ́nu, ó gbọ̀nà ara yà mí lẹ́nu. Ìgbà tó ń ta lẹ́yìn ó dàbí pé ayé ti tán fún mi fáwọn ọmọ mi. Ọlọ́run ṣáà dìde. Mo sunkún sọ́lọ́run ṣe bí ọba Ọlọ́run, ó dẹ̀ dìde, ó yà mí lẹ́nu. Ọlọ́run ra ilé fún mi. Ní ọ̀nà tí mi ò lérò tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n tà á ìgbà tí wọ́n débẹ̀ wọ́n la ẹnu. Ọlọ́run ó fàyè gbà mí. Èmi tí mò ń gbé nínú yàrá kan mo tún wá dẹni tó tún ní ayalegbe lodo ah olorun mustafa iwo ni maso o se o o ya mi lenu o ya mi lenu lori awon omo mi lati gba ti mo ti mo se bi oba o doju ti mi o n bo na rayo si mi olorun se bi oba o se baba e ni fomo sise ranse yi o
0: ah so pe ran lowo Not to
2: know si.
0: No, I do lay. Did they for me? A lot of me.
2: I
0: don't know. I'm not
2: here.
0: I'm not here. I'm not
2: here.
0: I'm not here.
2: In
0: the name of Jesus. Ah, that do a bad guy. You know what I'm saying? I draw a bring a bar. Or drop a ring. No, talk all of my business. But Kuruwo. I may ya want to know one lot, say business, but one or so wo. Your bad as a poor wallow. Told by low or less, would have been so. Told by ya was so. You're not down, but all if you went on the way. And to the way, told by Tita, my yima. Told by ya what told by Tita, but said Daniel. Bene, so Baba didn't know what on my day, and Bobby is seven or say.
1: Daddy, you know, living you. Ashun dupe lowo Olorun apostoli Olorun baba se bi oba so pe ilekun eri temi na ti shiba do mo ko ko ni ti mo lo ko Jesu eri ni lo ba ifa ni complete ti mo ba sise complete
4: Twitter Jordan 10
1: mo ba sise ko se Nigeria company so pe eyan to le sise ni under company yen eyan ma ra product kan So product in one to carry you better lati $800 a little to carry you. So yena sa so for many diet in my fair. She won you like barret. You will not barret move me your duty. You will not barret. 40,000 naira ni mo koko san ni bayi. So one shall dali be okay. Kima son owo ye dear dear. To ma fi pe wo product. You buy there. Sanwo yen ko si ban se fe open dollars account mi lati ma sanwo ise ti mo ba se so ki ma foro ogun sa gbogbo owo ti mo sa pada san bi 120,000 o ni owo ti mo san sugbon ni iyalenu ni mo lala mo sa ma n gbadura pe to bona o wi pe ninu inira naa ni mo ti n san ida mewa mi ti mo san re ma je mi iwo lo mo bo se ma gba akanti fun mi o Iwọ ló mọ bó ṣe fẹ́ ràn mí lọ́wọ́. Iwọ mọ bó ṣe fẹ́ ṣe. Ṣùgbọ́n ní ìyàlẹ́nu ni mo lálàá. Mo rí pé lójú àlá mi, ẹni tó jẹ́ bíi office management, ó pè mí. Ó dẹ̀ fún mi ní àkáǹtì. Mo lọ gbin ara ní kí n fi password sí tí mo fẹ́. Mo dẹ̀ rí bẹ́ẹ̀ lójú àlá yẹn. So ìgbà tí màá yájú. Mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ pé tó Ọlọ́run ṣe nítorí pé mo mọ̀ pé ó kéré nínú nǹkan tó lè ṣe. Fún ìyàlẹ́nu mi nígbà tí mo dé ọ́fíìsì níjọ Wednesday, ọ́fíìsì management ti pè mí àti business partner mi pé ó yá ká máa bọ̀. Mo ṣe fún mi wá ọmọ ní fún mi ti kú, wọ́n ní òkè pé tí máa ti ṣáàjì kí n padà wá. Nígbà tó di àná Thursday sá. Mo ṣe ní pápá pè mí wá ìgé nìyẹn pé àwọn ní kí n chájì fóònù kí ní kọkànkan ṣé náwà lórí fóònù báyìí mo ní bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀lọ́gìn àkáǹtì yẹn sórí fóònù dọ́là àkáǹtì mi ṣí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe ní ọba ọlọ́run tí ò fi mí sílẹ̀ nígbà kankan ọlọ́run tí kì í dojú ti mi mo dúpẹ́ o.
0: Sọ́pọ̀ Olúwa!
2: Èmi náà nílò owó!
0: Sọpọ̀ mo mọ̀ wọ́ọ́ ṣe. Sọpọ̀ mo mọ̀ ṣe ṣe. Ó rẹ̀ mí náà lọ́wọ́. Mú fóònù ẹ. Jẹ́ nǹkó méjèèjì níbi. Mú fóònù ẹ. Sọpọ̀ Olúwa. Èmi náà nílò aláàtì. Mo nílò ìrànlọ́wọ́. Ràn mí lọ́wọ́. Kéèyàn dìde. Bó ṣe ránṣẹ́ lọ́wọ́. Ràn mí náà lọ́wọ́. In the name of Jesus. Tó bá ṣe mí ni wọ́n ni. Mo jẹ 500 mo ma bi se di die le ni loruko jesu oluwa de lo oh my god oluwa de lo oluwa de lo oluwa de lo onarella onarella onarella onarella onarella onarella onarella onarella in the name of Jesus awata mura jerusalem ja mura o be ni e to fun yin number jerusalem le ni to ba ti kini o to ba ti mo wi pe iwo na nbo in to ba na jo na to ba ti mo pe won na nbo kilo ma se ti sawo te e to pe number won yen ki won na ti se kilo ti pe number yi ko register loruko Jesus o ma ri anuba
2: amen
0: wa de se bi oba mo bless gbogbo eniyan to ngbo mi ni oruko oluwa oruko boku fo oruko Jesus gbogbo eyin te ma ran se ran se lowo e te ma so seed yin te se da mewa yin iran lowo olorun o ye ko so kale wa
2: amen
0: wa ri owo olorun wa ri anu e wa de se bi oba Jesus oluwa wa ma gbagbe e te leyan la America te leyan ni Toronto ni Canada e te so fun won on the 18 la ma pade lola ma fun yin ni address iwo to ba fe mo number to ma pe si join me ni Facebook lale ipade asale akanse ni ago mejo Nigeria time apostle doctor SMO Mustafa JP baba sebi oba mo ma fun yin number fa won eyan je register kajo pade loruko Jesus wa sebi oba awa ta lo Jordan sare kon number sile 090 78 68 02 06 Ekeji 080 25 24 9 2 8 0 Eketa 070 41 78 02 19 Wa da loan wa de bawon soro nipa Jordan odomo bere kan o sowo America lo nbe o sowo mama re mo maru adura to roju lori e mo fi awon mama re sinu okukun je kan ri mole mo ma gbadura fun iwo na oro ya gbo loruko je o ma se bi oba wa rogo elu ben yori ile ri se fo ben yori oko re jade ben yori wa se bi oba mo bless apere abo e mo ri bonu bu ejeje o ya gbagbara in the name of Jesus on last Sunday mo gbagbe o mu iyo ye ya pade to ba ti wonu church get miracle water te ka jo gbadura adura lo ngba agbara oke gba loruko Jesus wa ra anu gba wa de se bi oba Jesus oluwa wa oju se nikan fi da loju bayi pe
5: emi gogo leri ko
6: Bẹ́ẹ̀ni o, ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣebí Ọba International Power Line City, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Kúfùwàpẹ́ bus stop ìpínlẹ̀ Ògùn, pẹ̀lú ìfàmì oróyìn ọ̀tún bàbá Ṣebí Ọba. Ó máa ní agbára sá, 24 hours marathon prayer, ẹ̀tú yáyá máa bọ̀ fún tìparí oṣù karùn-ún, Friday, May 22 ọdún yìí, ìdájọ́ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan, kété tá a bá ti wọnú àdúrà látago mẹ́fà ìdájí ọjọ́ Friday, ó dago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì Saturday ká tó parí, àkórí ìtòsù yìí la pè ní orí ìràpadà, Night of Redemption, aya forúkọ tuntun pé ìwọ náà, ó dẹ̀ ní wíwá kan náà mọ̀ lórúkọ Jésù, ó máa ní tẹsímúnì tó kọjá bẹ́ẹ̀, ìfàmì olóyìn tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé oníkojúpo káàkiri. Bàbá àti màmá ṣe bí ọba nílùú gbàlejò nípàdé àjọ ìparí oṣù karùn-ún tó bá wá ìwọ náà máa ṣe bí ọba lórúkọ Jésù àmì.
7: Value innovation radio has never been this excited. This is Jordan 105.5 FM.
8: Your favorite tunes are just a click away.
9: You feel it?
8: Jordan FM. Listen now and turn up the volume.
7: Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
10: We are glad you're listening. Let's kickstart your ideas with innovative talks all day, every day. Your award-winning entrepreneurship and value station.
11: 105.5 FM Lagos, Jordan.

0: ọmọ Nàìjíríà àdúrà yẹn gbà lórúkọ Jésù. Ọlọ́run dẹ̀ rán mi níṣẹ́ o. Lórí ọjọ́ Sunday àárọ̀ ọ̀tún la. Mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ràn o. Mo fẹ́ kẹ́ gbọ́ràn. Olúwa sọ fún mi pé kẹ́ wọ inú ọjà láàárọ̀ la Saturday. Bàyá máa ṣàfihàn mi ẹ̀ka mi àsọ́bì àdàbà. Kàpọ́lì àmàṣì kàfàdùà. Kábíyèsí Ọlọ́run. Ẹni tó bá lè gbọ́ràn tó dẹ̀ ka ọ̀rọ̀ yìí tí ò rí bí ọ̀rọ̀ kékeré. Tí àwọn bíi pé what is he talking about? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí bá ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí, orí òkè làwà tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́. Ọ̀tọ̀ ni mẹ́sẹ̀jì mo bìbí àtẹ́ ìtẹ́lẹ̀. Ohun tó lu wá bá mi sọ lórí àpáta ni mo ń sọ fún yìí. Olúwa ni kí n ṣiṣẹ́ lọ́jọ́ Sunday. Àárọ̀ tula Sunday lórí ìràwọ̀ àwọn èèyàn. Yàmá kábí àdàmú ọ̀sọ́ mi. Ṣé ni tí ó bá ta ìràwọ̀ lọ́fà? Àbí ọwọ́ bá ti ba ìràwọ̀ èèyàn. Nǹkan ò ní lọ déédé mọ́ o. Ohun tó fà á tí nǹkan ò fi lọ bó ṣe yẹ kó máa lọ fún ẹni pé nǹkan kan ti ṣẹlẹ̀ síràwọ̀ ẹ. Kí ló lówó fẹ́ lò láti iṣẹ́ ogun yẹn? Ẹ bọ́ sáàrin ọjà láàárọ̀ ọ̀la. Ẹ lọ ra iyọ̀ dídì láàrin ọjà ni o. Ẹ má ra ilé ìtọ́ sílì o. Ẹ ra iyọ̀ tí wọ́n di ẹyọ̀ kan péré. Àwọn kéèké tó máa ń dìyẹn ni o. Òun ni Olúwa ló máa ṣiṣẹ́ o.
1: Ẹyọ̀ FM Lagos.
0: Kọ péré. Ẹ wá mu pàdé mi láàárọ̀ ọjọ́ Sunday ní church. Èmi náà ti torí òkèdè. Ẹ jẹ́ ká fi gbàdúrà. Ẹ jẹ́ ká Sam tolúwa sọ sí. Ẹ wá jẹ́ ká wá lò ó. Láàárọ̀ ọjọ́ Monday nígbà tá a bá lò ó. Àti alẹ́ ọjọ́ Sunday. Ó ní time tá a máa lò lọ́jọ́ Sunday lálẹ́. A máa bá sọ̀rọ̀ ni. Ó dẹ̀ ní time tá a máa lò láàárọ̀ ọjọ́ Monday a máa bá sọ̀rọ̀. Kábíyèsí Olódùmarè. Wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ni kí n bá àwọn sọ lórí ìràwọ̀ wọn. Ìràwọ̀ rẹ ò ṣiṣẹ́ mọ́ bó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. Kí ló fà á? Kàmíà kàmíà sábì. Àwọn ọ̀tá ẹ̀ tí wọ́n rí ìràwọ̀ ẹ. Ìtorí ìràwọ̀ ẹ tí wọ́n rí bá fi ń gbógun tì ẹ. They have done something about it. Wọ́n ṣe nǹkan lórí ẹ̀. Nígbà tí Joseph sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ nípa ìràwọ̀ ẹ̀. Kí làwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe? Àwọn ẹ̀gbọ́n ẹ̀ they did something about his star. Ọ̀tá kì í rí ìràwọ̀ ènìyàn kó pọ̀ fojú fò dá kó pọ̀ commonize ẹ̀ lásán. It's not possible. Joseph sọ nípa ìràwọ̀ tọ́lọ́run fún tó ní. Ó sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ lórí

0: Ìtìláàrú a June 5 June ọjọ́ karùn-ún a máa pàdé ń bẹ̀ pẹ̀lú bàbá mi Bishop Adébọ̀wá ní Power Òróró ọmọ ní agbára gan nínú ìjọ kí Agnes Òkèra padà tó wà ní òkè ńlá ṣọ́ọ̀ṣì bàbá Èké Òlágbà a máa wà ń bẹ̀ live láti wá gbé Ọlọ́run ga pẹ̀lú bàbá wa Bishop Adébọ̀wá ní Power Òróró gbogbo yín lápẹ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ and you will be glad as you come ní aago méje sí aago mẹ́wàá ní láàárọ̀ ó máa lárin ó máa dùn gan Jésù Olúwa àmì.
1: Mami ìwé Matthew orí kejì yẹn ẹ bá mi kà á.
2: Nígbà tí a sì bí Jésù ní Bethlehem ti Judah nígbà ayé ọba Herodu kíyè sí àwọn ọmọye kọ́ ti ìlà ohun wá sí Jerusalemu wọ́n ń bèrè wípé níbo ni ẹni tí a ti bí sí tí ṣe ọba àwọn Júù wà nítorí àwa ti rí ìràwọ rẹ ní ìlà oòrùn.
1: Tó tán a ti rí ìràwọ ẹ̀ nílà oòrùn. Mọ́mí ṣọ́ láwọn yẹn àwọn tó wá yẹn sí Bethlehem ti Judea yẹn tó láwọn ìràwọ yẹn àwọn náà ń pè ní awòràwò. Àwọn náà ń pè ní awòràwò. Wọ́n wà dáadáa. Praise the Lord. Àwọn kan ti rí ìràwọ nílé bàbá. Àwọn kan rí nílé ìyá. Àwọn kan mọ̀ tó yẹ pé àwọn tá à ń sọ yìí wọn ọmọ Ọlọ́run wọn súnmọ́ Ọlọ́run o. Ẹ̀bùn tí àwọn ní nìyẹn o iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn o wọ́n rí ògo tó gbé wá sáyé àwọn awòràwò yìí wọ́n ń pè ní astrologians wọn ò ní láti mọ Ọlọ́run astrology ni wọ́n wọn ò ní láti fàyè wọn fún Jésù àbọ̀ gbàgbọ́ àbọ̀ tiẹ̀ mọ Ọlọ́run wọ́n ní natural gift to read anybody's star they will see your star anywhere tí làwọn ẹ bá wà and they will divine everything about your life ohun táwọn ọ̀tá ẹ rí nìyẹn tó fi ń gbógun tiẹ̀. They have seen your star and they are waging war against you. Àwọn ọ̀dẹ̀ bẹ̀ kí ìràwọ̀ yẹn bú jáde. Ọjọ́ Thursday, Ọlọ́run ní káyọ̀ òun á kọrin tá a gbàdúrà àti gbọ́ testimony oríṣiríṣi. Ọjọ́ Sunday yìí, wọ́n try ní ta fẹ́ ṣe yìí. Àfojúdi ò dáa o, èèyàn yìí láfojúdi. Àfojúdi ò dáa. Má wò pé ordinary iyọ̀ ṣóun ló fẹ́ set àwọn èèyàn free. No, ìwọ lọ ra iyọ̀. Wà á tún wá ra nǹkan kankan. Ìyẹn náà náà lówó bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó o tó dégàn wá tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó dẹ̀ náà sáà ta máa ń lò sí tó bá tún lọ ní alẹ́ ọjọ́ Sunday wà wá bọ̀sọ̀ ní àárọ̀ ọjọ́ Monday wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àdúrà rẹ̀ àdẹ́gbà aago mẹ́fà la máa bẹ̀rẹ̀ program lọ́jọ́ Sunday a dẹ̀ máa parí ní aago mẹ́wàá bọ̀ sí mọ́kànlá. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rí àfi kánsẹ́lì ẹ̀ tètè dé kẹ́kọ̀ọ́ orúkọ yín sílẹ̀ máa máa retí ẹ wá máa gbèrè pé dádì ẹyọ kan tó kù yẹn tá a fẹ́ lọ rà dádì kí ni nǹkan yẹn máa pè mí. Àdúrà rẹ̀ àdẹ́gbà ọjọ́ Sunday kò tètè ẹ wọnú ọjà ẹ lọ ra iyọ̀ tí wọ́n di ẹyọ kan so ìràwọ̀ ẹ tí wọ́n já wálẹ̀ ìràwọ̀ ẹ tí wọ́n dì mú àwa máa ṣiṣẹ́ lórí ẹ̀ wà á píìkì padà pátápátá. Àwọn sáà tí mo yẹ fún ẹ sí tí n bá fún ẹ tó bá lò ó sí tó gbọ́ràn wà á dìde o in Jesus name. Màá máa rí ẹ o láàárọ̀ ọjọ́ Sunday God bless you in Jesus name.

0: nípasẹ̀ yóò.
1: Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí. Lọ́wọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira. Wà á gba àṣẹ. Tó ń ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì máa jẹ mọ́ àtàwọn olórí ẹ̀mí ló máa pẹ̀lú wòlíì. Máa tí ó adé ní yòrí ṣiṣẹ́ rẹ̀ sẹ́jú bàbá ó sì máa pàṣẹ. Àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgọ́ méje òwúrọ̀. Nínú ìjọ Glory Ministry Lot 712. Alogi Korodura Ocha. Lórí ìlú ẹ̀ 803254. Bí wọn náà bá lè fara hàn lọ́jọ́ àṣeyọrí ilé olórí. Ọ̀ọ́nì ṣàṣẹ tìmọ̀ lórúkọ jẹ́.
2: From Lagos, this is
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.
5: Ìwọ yóò sì wo ipò rẹ̀, wọn kì yóò sì sí mọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ̀ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ̀ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ̀. Gbogbo ẹ̀ pátá ni kó wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́ wá ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́kàjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Orelópé Bus Stop, Ẹgbẹ́ Dálékò, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6:00 sí 10:00 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú wọ́n ìzé èlèṣú ó máa kanjọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Ofiwa Ibilorin Street, Ìtẹ̀lẹ̀ Ọ̀tà, Ìpínlẹ̀ Ogun láago 8:00 sí 12:00 ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago 8:00 àárọ̀ sí 12:00 ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185-6815 tàbí 0907-709-0203. Jésù ń retí rẹ o.
6: Agbára ń bẹ, agbára ń bẹ, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Orúkọ Jésù.
7: Amen.
6: Àjíǹde tú ọ sílẹ̀ lónìí.
7: Amen.
6: Mo gbà á ní àdúrà ìwọ tó o bá rí àmì ṣe, gbogbo ariwo tí ogun pa nínú ẹ̀jẹ̀ rẹ kó dákẹ́jẹ́.
7: Amen.
6: Gbogbo ẹ̀yin tí ẹ̀jẹ̀ ìdílé bàbá àti ìyàrá lọ sí agíjù, ẹ̀yin tó yẹ kẹ́ máa pàṣẹ ní ààfin tí agíjù tilẹ̀kùn mọ́ yín, ní orúkọ Jésù wọn bá jáde lónìí, ẹ jáde lágíjù.
7: Amen.
6: Gbogbo ẹ̀yin tẹ́ fúrúgbìn sí aṣálẹ̀ ilẹ̀ tí ò méso jáde, mo pa á ní àṣẹ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ̀yin aṣálẹ̀ ilẹ̀ lónìí ó yẹ di ilẹ̀ Ọlọ́run.
7: Amen.
6: Gbogbo ẹ̀yin tó fi gbólóhùn dá dúró sí ojú kan, àṣẹ jáde ní orúkọ Jésù, ó yẹ kúrò lójú kan.
7: Amen.
6: Mo pa á ní àṣẹ òróòrò tí ayé so mọ́ òkè tó ń kọ́ ìkorò sínú ayọ̀ yín lórúkọ Jésù, mo ní kó jábọ́ lónìí o. Gbogbo ẹni tó sọra rẹ̀ di ẹranko ìmàdò tó fi orúgànjọ́ wọnú ọgbà àjàrà yín lórúkọ Jésù, kó fara gba idà. Ẹ ṣe rere o. Ẹ ó ráàánú gbà. Ẹ ò ní wá yá sọ. Ẹ ò ní pàdánù. Ẹ ò ní pasọ. Ẹ ò dẹ̀ ní pòfo. Ògo fọ́lọ̀ lókè ọ̀run. Jésù Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin tí ẹni orí ọ̀fẹ́ láti gbọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá, pàápàá jùlọ lọ́jọ́ Tuesday/Wednesday. Tí ẹ wá sí program èyí tí ẹ gbọ́ lọ́jọ́ Tuesday tẹ́ dẹ̀ wá program lọ́jọ́ Wednesday, àti arákùnrin wa kan èyí tó gbọ́ program yẹn tó dẹ̀ ní ẹ̀rí tó dẹ̀ send owó sí ìjọ, God bless you. Ẹ ṣe o, a ò force anybody láti dáwó fún wa o, ṣùgbọ́n kẹ́ ẹ sáti rí ti yín ṣe nínú àdúrà. Kọ́nà ńlá fún yín, mo mọ̀ pé nígbà tí ojú bá là tọ́nà ńlá tí ogun ṣẹ́, bí Olúwa ti ń bẹ láàyè tí agbára rẹ ń bẹ, ìdí ìwà sáyẹ yẹn lè wá sí ìmúṣẹ. Mo dẹ̀ gbà ní àdúrà wípé ayé kan ṣola àwọn ọ̀la kan là ní ayé kan tẹ́ ẹ wá yìí lórúkọ Jésù, ẹ̀mí ṣerú ẹgbẹ́. Ẹ wá tẹ́tí ẹ gbọ́ mi, àdúrà la tún máa gbà lálẹ́ òní, ẹ ó sì tún gbọ́ ẹ̀rí ọmọbìnrin kan so leyin eri yen o wa pade wa ni ola ni awon eka meteta ti mo fe daruko yi okan ni egbeda number 7 olugbeda street sore lo pe bus stop ekeji number 91 number 91 mo logede bus stop meran Lagos State. Eketa number 30 Shoaib Salami Ahmed Street and number 35 Shoaib Ilorin Sisele Aparadija Itele Ota. Ibe ni Olu Iya Ijo Wawa. Gbera so ko tete wa. Mo fi Olodumare se leri iwo na oni eri.
7: Amen.
6: Mo lo ma leri.
7: Amen.
6: Sisi eri la wa yi tawo eyan gba. Won jeri se gbara Olorun ninu ijo. Go de pe wa kia kia kia sori awon number yi to ma gbo si eyin ogun eniyan kokoko papa eyin ti an pe wa ni agomo kan la ru ago mejila please stop eh to ba ti di pe stop program gbe ni ke ti pe ka sure fun yi mo fe ke pe mi pada lo se to nbo fun eri te ni eri tolorun se eyin edun oluwa wo ke mo pe rere ni oluwa e mo pe rere ni oluwa oluwa sise agba ni ori oke awon eyan testimony upon testimony testimony galo sisi lawa yi loruko jesu eri ti eno ni fu eru
7: amen
6: sugbon sare gbe ile ni shoki first samuel chapter 16 verse 11 kilo so na
0: samuel si bi jesu lere pe
6: samuel si bi jesu lere pe
0: o gba omo ran ni wa ni
6: se leyin to ti gbogbogbo won tori pe ko so ba nbe
0: ah
6: ibi ti aye gba gbe re si loruko jesu anu mo kuro
7: pe amen
6: Shami lori radio ti Shami ibi to tin gbo mi bible wi pe oluwa ni ki samuel lo yan ba ni idile jesse o debe samuel ko abi jesse ko gbogbo awon mo e jade o samuel o wa ri oba nbe o se wa nbere samuel lo se bere lowo jesse pe se awon mo eni ori e ma binu ma ti se keyan kan ajohun gangan lo ba mo pa ni ase ati ori re to ro ko ninu igbo orun mu jade loni
7: amen
6: eyan ba ti a fi ohun dadu si agiju ki lo duro se nibe anu mu yin jade nbe
7: amen
6: eyi ti won ti gba afi lowo yi eyi ti won ti leku laafi to je elomiran lo n pa se laafi yi ni oruko jesu kristi o ye da sa fi
7: amen
6: ade oba re lori amoteku idile o ya si loruko jesu sare gbo eri omo biri ko to gbadua meta yi sare gbo sare gbo sare gbo
8: praise the lord oruko mi ni miss jumoke abioye ko to sele ni pe last year mo se umbilical hernia operation so few months after the operation mo loyun gba ti mo so fọkọ mi pe mo loyun ọkọ mi so fun mi pe rara pe mo ma lo se ni due to advice ti doctor fun wa pe kin lo 2-3 years kin to ni oyun because of the operation so mo wa pe nurse ti mo lo nurse e wa ni ko si kokan pe adura a ma fadura igbe mo se ma wa church ma se prayer so gba ti awara calendar yen gbogbo irin ajo gba ti mo wa loyun yen esu gbogun mo wa ba mommy mo lo ba daddy na o gbogun gan ma mu calendar yen ma sun le lori ma fi picture awon mejeji ma gbe si bi ikun mi o isu sa gbogun ni gbogbo ona mi sa ko lo ma je kin je bi due to pe mi so pe operation mo fi bi face bo mi mo tun se umbilical hernia so won ti so pe kin ma reti operation ni elekeji ti mo gbe dani so eya mi mama ja won si ba ti won ti pe ah o mama wonu theater abi tin ba lo si hospital e tin ba wo theater yen bayin oko ma tun se gbin ṣùgbọ́n mo fi gbogbo ogo fún ọlọ́run alaye bí mo ṣe ru oyún yẹn fún oṣù títí oṣù mẹ́sàn-án in fact ìgbà tí mo fẹ́ lọ tí mo lọ ya scan mi iṣu gbogun date tó ní kí n lọ ya scan mi date tó ní kí n wá ṣe operation yẹn kan ni mo lọ ṣe before that date because mo notice pé ọmọ yẹn ò move mọ nínú mi mo sọ fọkọ mi pé ọmọ yóò move mọ nínú mi ọkọ mi sọ pé kí ló ṣẹlẹ̀ mo ní mo mọ pé ọmọ yìí ṣe wà active mo sọ fún ìyá nọ́ọ̀sì mi ìgbà tí máa gbé ọmọ yìí jáde ó ti lọ ọmọ yìí ní reyek ọmọ yìí gba 4 oxygen gba tó rí pàgbára wọn ò gbé wọn transfer wa lọ sí igando mo pe dáàdì mo bẹ̀rẹ̀ sí sunkún ṣùgbọ́n mo nìkan tí má ti pè wọ́n tó bá ti sọ fún mi pé kò sí wàhálà ọkọ mi máa ń balẹ̀ tí mo ti mọ̀ wọ́n is more than 10 years tí bá tó sì sọ fún mi pé kò sí wàhálà ọkọ mi abalẹ̀ má kọ́ ni èṣù fẹ́ gbógun ni ṣùgbọ́n gbogbo ogun ajẹ́ ti ọlọ́run mo lọ sí general hospital àwọn ògbón bí mi pé ṣé òṣèṣe fi csb mọ ni mo dìde ẹ̀ ni mo pé mo ṣẹ̀ṣẹ̀ bímọ gba tí mo rí condition ti
9: omo mi yi ti o wa mo dide bo mo supe lowo lo bo se se ni mi le ton so mo loruko ni parlor emi atomo wa ni hospital mo dupe lowo olohun alaye pe be suse gbogun to so gbogun to to fe doju ti adura olohun je ka adura e olohun o doju ti ati olori aye ndura yo dupe mo mo lohun ko ti mo lo lori oke yi pe mi o je bi amoya mi pa so pe kilo o lo be ma ni emi ni mo mo ko ti mo wa lo be emi ko ti mo ri nbe emi ko ti mo fi taku sibe pe ki fi oko koko mi ru lo si bo mi ma wa bi ti mo se ma wa ti program yi bi bayi mo dupe mo fi gbogbo ogo follow wa lai
6: eri yen lo ti gbo ye o o ya wa ba mi sare gbadura yi
10: yes sir
6: be oruko jesu sare so fun olorun oluwa ayanma mi ni akata akata idile
10: oh
6: kini mo pe
11: ayanma mi ni akata akata idile
6: jade
11: jade
6: o ya gbadura
11: oruko jesu oruko jesu oruko jesu emi mi mo ayanma mi o ni akata akata idile
6: o ya jade
11: o ya jade
6: o ya jade
11: o ya jade
6: o ya jade
11: o ya jade
6: o ya jade
11: o ya jade
6: o ya jade
11: o ya jade
6: Oya jade
11: oya jade
6: oya jade Yesu Oluwa wa
10: amen
6: Jambo we bless hey David wa ninu igbo won de wa oba laarin awon ti o si oba
10: oba wa ninu igbo sa
6: oba de wa ninu igbo
10: Olodumare
6: e gba kini Samuel so nbe yen
10: Olodumare o si ta won wi pe
6: aha
10: abi keyin won ni oku
6: abi keyin won lokun yin o ti le joba rara bo pe ni ti ru aki loruko Jesu Kristi won pada wa do pale fun oku ka si waju kilo so
10: sawo
6: sawo
10: o nso aguta
6: o nso aguta ado kuna talojina safada lia o ya wa sare gbadura keje sare poruko Jesu so fun olorun gbogbo eda to joko sa fi mi bari won so be jingbo
11: gbogbo eda to joko sa fi mi
6: eyi to fi ola mi sola
11: eyi to fi ola mi sola
6: to fi ogo mi sogo
10: to fi ogo mi sogo
6: ase jade
10: ase jade
6: o ye ju ase ju ogo mi le
11: o ye ju ogo mi le
6: e de ko la fi mi
10: e de ko la fi mi
6: e ju ogo mi sile
10: e ju ogo mi sile
6: e se jade la fi mi tori o ma la fi ti de o ye mo so ke ko sa so da du
10: o ri ko jesu o ri ko jesu o ri ko jesu e mi ma to gbe ri kene ta ka da to jo ko sa fi mi
6: to fo la mi sola
10: to fo la mi sola
6: to fo go mi sogo
10: mi sogo
6: I'm
10: not fit to go.
6: I'm not fit to go.
10: I got it.
6: I got it.
10: I got it.
6: I got it.
10: I got it.
6: I got it.
10: I got it.
6: Mo gba ko ba mi.
10: Mo gba ko. Mo gba ko mi pada. Mo gba so mi pada.
6: Jesu. Oluwa wa.
10: Amen.
12: Ba mi pe mi sori number yi lale yi. Mo so fun yi pe ogun eniyan ma sare da wo lohun. 09077090203. 0916185 6815. Bala Kasi 0916185 6815.
6: Ma miss your life.
10: Yes, sir.
6: Tori program e gbona.
10: Yes, sir. Yes, sir.
6: E ti e gbeda. E ma gbo, e ma anoint yourself awon eni.
10: Oh, yes, sir.
6: Gbogbo osu yi, ko osu to pari ko rin lo sibi ti ogowo wa,
10: sir.
6: Awa ti aparadija. Awa anoint ori awon eni. Ori la fi meja lawo kori won le pe ire wa fun won eyin ti mero e ra no ite awon awon eniyan gbogbo oro won ni ko ma pe ire wa ki awon won si ma si oro mo ba ni ase ase jade kan yo gbe eniyan ti to pe eri ti won o ri ni dile yi ko tori re bere
11: amen
6: amen wa ra mi ba tete te wa kia kia kia kia kasu de wo lisu na yere adara fun
11: amen
13: mo dupa oluwa o wipe mo ni ola ti ma saba
5: Iwo yo si wo ipo re, won ki yo si simo ni Oluwa wi, ki lawon ohun to n da o laamu, ki lawon ohun to so aye re degere mi ti, ti fe Oluwa o fi se ninu igbese aye re, gbogbo e patani ko wa konu adura mo, ni bi eto alagbara ti Oluwa tin je wa ara re, ti won pe ni pora disappear, ninu ijo Great Intercessory Prayer Ministry, gbogbo ojo eti Friday, ninu adura eto pora disappear ma n so keu, leka ijo won to wa ni number 7 Olugbede Street, Ore Lope Bus Stop, Egbeda Leko, laago mejo aro si meji la osan, beni si ojo Aiku Sunday, yo ma waye ni gbogbo ojo Sunday, laago mefa bo si mewa owuro, leka ile ijosen yi kan na, gbogbo ojoru Wednesday le show ma kan jogbon, ti ogun igbesi aye re yo si dohun awati, ni bi eto pora to ma waye lolu ile ijosen won, to wa ni number 13, Salami Ahmed Street, Apara Dija, off your eye be Lorin Street, Itele Ota, Ipinle Ogun, laago mejo si meji la osan, isin ojo Aiku Sunday, yo ma waye lolu ijo yi kan na, ni gbogbo ojo Sunday, laago mejo aro si meji la osan, Prophet Olusola Emmanuel Opaleye, si gbogbo eniyan mo si akan ti oke, Oluwa yo ma lo fun ise iranse aye, lati gba adura tabi itonisona, e pe 091-6185-6815, tabi 0907-709-0203, Jesu n reti re o.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

so ri to ba wa to ba n gbe aye casual tabi to kan gbe aye yoboke o di gba ti nkan ba daru mo lowo lo to ma mo opolopo wa igba ti nkan daru mo wa lowo la to bere se n wa pe o dabi pe aye ju ba ti n ro lo opolopo wa ero omode o ti ku lori wa ba se n ro nigba iwe na la si ti n ro titi di se pe aye yi o le titi dagba lagba gan ti mo wo bi mo ba wo iha ti opolopo okunrin tan ko si oro aye bákan máa wò pé ṣé àwọn eléyìí ò mọ̀ pé nǹkan wà tó ń pè ní iná ayé ni torí ẹlòmíì kan wà tó jẹ́ wípé ibi tí iná ayé jòde ó kàn fi mọ́ra ni kò dẹ̀ mọ̀ wípé nǹkan kan ń ṣe òun gbogbo ẹni ń gbọ́ mi lálẹ́ ẹjọ́ mo fẹ́ gba gbàdúrà kò dẹ̀ ní lọ́kàn wípé ó yẹ kó o lè gbàgbà yọrí àdúrà gbọ́ mi dáadáa ayé wà bẹẹni tó o bá mọ pé ayé wà jẹ o tètè rẹjísítà sí ọ létí pé fẹmi dànẹ sọ fún ọ pé ayé wà nínú ayé yìí o lè má ṣe èèyàn kí wọn dẹ sọ ẹdẹrú ayé nínú ayé yìí o lè má tiẹ ṣe nǹkan kan pé o tẹ bá yàn jà o ò bá yàn ṣe nǹkan kan o ò ṣe nǹkan kan kí wọn dẹ sọ ọ di akúrẹtẹ kó o má nẹ láárí láyé bẹẹni nínú ayé yìí o lè pàdé ìdíwọ́ tó jẹ́ pé ó máa ba nǹkan jẹ́ nínú ayé kí ló fa ayé yìí olúkúlùkù ló ń gbìyànjú ìgbìyànjú wa dẹ̀ yàtọ̀ síra ọgbọ́n tí ẹnìkan ń dá tó fẹ́ fi jẹ́ èèyàn ó kọjá pé mò ń ṣiṣẹ́ àwọn kan wà tó jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀nà tí wọ́n tó ń tọ̀ àti jẹ́ èèyàn ọ̀nà tó le ni ọ̀nà yẹn ò dẹ̀ kíà tó bá dé ọ̀nà yẹn kò kíà pé ó mọ èèyàn o àbí kò kíà pé ó ṣe èèyàn ó ṣe èèyàn àwọn kan yẹn náà pè ní àrífẹsẹ̀sì àwọn kan wà tó jẹ́ wípé ọ̀dájú ni wọ́n torí nǹkan tí wọ́n fi kọ́ wọn ni wípé wọ́n bá fẹ́ gbé ayé yìí wọ́n gbọ́dọ̀ dájú ẹ̀ka alẹ́ ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú weekend ó ń lọ sùn nìyẹn ó tún lọ sí òdì kejì ayé níbi tí wọ́n máa ti ń gbé nǹkan kalẹ̀ tí ènìyàn ò dẹ̀ ní lè dá sí i mo wí lórúkọ olúwa agbára ọlọ́run kó máa bá ọ lọ ọwọ́ ọlọ́run kó máa bá ọ lọ ipa olódùmarè kó máa bá ọ lọ orúkọ jésù olùgbàlà agbára ọlọ́run kó wọnú ayé rẹ lórúkọ jésù káyé ẹ kó gba agbára kí ìpẹ́ ẹ kó gba agbára bó o bá wọ ojú àlá wọn ò ní fún ẹ ní ìwọ jẹ lójú àlá bó o bá wọ ojú àlá wọn ò ní pèdè tó máa dà ẹ láyé rú fún ọ lójú àlá bó o ti ń wọ ojú àlá lọ wọn ò ní fi ojú àlá ta ọlọ́fà ṣètì lórúkọ olúwa àwọn agbára tó máa ń dáyàn dúró látojú oorun téèyàn á dẹ̀ di ẹrú ayé agbára yẹ kó parẹ́ lórí ayé ẹ.

pátápátá bẹ́ẹ̀ ṣe mọ́ rìn náà lè ṣe máa rìn ẹ máa gba command tẹ bá ti dé command yẹn ẹ kàn wọ mọ́tò bẹ́ẹ̀ lọ sí ìmíràn ẹ bọ́lẹ̀ ní mọ́rúgà kẹ wá béèrè church tó wà lẹ́gbẹ̀ẹ́ new church ní power line wá júwèé fún ọ gbogbo ẹ tẹ ń bọ̀ láti dọ́kẹ́ ayọ̀ ẹ ń bọ̀ láti kọ́lá ẹ ń bọ̀ láti alágbàdo ẹ gba dọ́kẹ́ ayọ̀ wọlé ẹ wọ márúwá tó ń lọ sí ìyànà ẹ kọ̀rọ̀ ẹ bọ́lẹ̀ ní power line block industry ẹ wọnú gate yẹn ẹ máa wo church yẹn ẹ ti máa ra àwọn mọ́tò tán park síwájú ẹ ní kọjá hòtẹ́ẹ̀lì yẹn àti rí ọ.

0: àwọn ẹbí ẹ fún àwọn ọmọ ọmọ ẹ màmá bẹ́ẹ̀ ni sà ẹ̀yin àgbàlagbà arúgbó tó ẹ̀ wà lọ́dọ̀ mi ẹ mọ bá a ṣe máa ń ṣe fún àwọn ọmọ ọmọ wa orúkọ jésù olùgbàlà ìyá òní jẹ ọ ọrẹ mọ̀jẹ jìṣẹ ọrẹ yọ ayé mi kúrò nínú ìṣẹ o ní ọrẹ yẹ fi sínú àkáǹtì tí wọ́n ń pè fún ọ yìí àkáǹtì yẹn tí mò ń pè fún ọ kan ṣoṣo náà ni a ní àkáǹtì mẹ́ta a dẹ̀ ní àkáǹtì míì 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith Revival Assembly Abiko Fisinu Opia County 6 1 4 2 0 8 3 8 7 2 Bole Kasi 6 1 4 2 0 8 3 8 7 2 Opi akanti ni Daniel Olufemi Komolafe Egbo dada mi o ni akanti to ni te fi owo si ova ni jo mu ejo e tori olorun mi o de ki so iran fun eyan ni online tori be lo je ka do drop wo lori Facebook for some time titi ta ma fi build the Facebook wa to ma se gbe a o ba eyan kan soro a ki chat eyan a ki pe eyan pada out the name anything ta man se fun eniye yato se pe bo ba wa ri mi ni church ti mo salaye fun o baba adua wole so ni orphanage o si wori o e ma de anybody o iye mara alafia fun yin oruko jesu yo dara fun o pe mi lale fun adua lori number 080 2930 5728 080 2930 5728 Abi 070 14 33 8111 070 14 33 8111 Abi 080 2861 2238 081 00 28 61 2238 Àwọn nọ́mbà yẹn náà ló lè fi bèrè ọ̀nà tó bá ń bọ̀ láàárọ̀ ọ̀la àlàáfíà fún ọ oorun ayọ̀ ló máa sùn ká pàdé ní church láàárọ̀ ọ̀la God bless you.
1: From Lagos, this is
2: Jordan 105.5 FM.
3: This is Jordan 105.5
4: Station with a voice for entrepreneurs.

0: Woman Jide Ajogba Jesu ke pade wa ni ilu Ilaro ni June 5 ni osu kefa ojo karun e ma pade wa a nbo ni ilu Ilaro pelu baba wa Bishop Adebowale Power Ororo
1: Taregbe go se mi ni kalomba ma ki awon eyan to ba ni si Ogun State eyin e de fi sokan lati wa ninu ipade yen because it's going to be ele ta se last month. Àwọn èrò ti dé láti alẹ́ tí gbogbo chọ́ọ̀tì ẹgbẹ́ tóbi tó ti ọgbà èrò látàlẹ́ Thursday ó kọ̀ lánàá ti dé síbẹ̀ is ọlọ́run dẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ṣé àmì agbẹ́ lot of testimony ẹlẹ́ka tó dókè lọ́hùn lórí ìpàdé ìlárò yẹn ní June 5 next month.
2: Sọ pé kò ní dá o àpá ńlá o ẹ máa sọ pé kò ní dá fún àmú o. Ẹ̀bá máa sọ pé kò lè já o. Adìyẹ tí òkú sì máa jàgbàdo. Ẹ máa sọ pé kò lè dá o. Yes, June 5. Èmi ìrẹ́jú ní ṣe ìlú Ìzàlápàlà. Mo máa wà ní ìlàrò ẹ̀yìn tí láàrò. June 5. Ọjọ́ karùn-ún. A máa pàdé ń bẹ̀ pẹ̀lú bàbá mi Bishop Adébọ̀wálé Power Ororo. O máa ní agbára gan nínú ìjọ kí Agnes Òkèrà padà tó wà ní òkè ọlá ṣọ́ọ̀ṣì bàbá Èké Òlágbà a máa wà ń bẹ láìfù láti wá gbé ọlọ́run ga pẹ̀lú bàbá wa Bishop Adébọ̀wálé Power Ororo gbogbo yín lápẹ́ o. Ẹ máa bọ̀ and you will be glad as you come. Ní aago méje sí aago mẹ́wàá ni o láàárọ̀ ó máa lárin ó máa dùn gan Jésù Olúwa àmì.
1: Mọ́mí ìwé Mátíù orí kejì yẹn ẹ bá mi kà á.
3: Nígbà tí a sì bí Jésù ní Bethlehem ti Judah nígbà ayé ọba Herodu kíyè sí àwọn ọmọ yẹn kọ́ ti ìlà ohun wá sí Jerusalem. Wọ́n bèrè wípé níbo ni ẹni tí a ti bí sí ti ṣe ọba àwọn Júù wà nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà ohun.
1: Tó tán a ti rí ìràwọ̀ ẹ̀ nílà ohun. Mọ́mí ṣọ́ra àwọn yẹn àwọn tó wá yẹn sí Bethlehem ti Judea yẹn tó láwọn ìràwọ̀ yẹn àwọn náà ń pè ní awòràwọ̀. Àwọn náà ń pè ní
3: awòràwọ̀.
1: Wọ́n wà dáadáa. Praise the Lord. Àwọn kan ti ríràwọ̀ nílé bàbá. Àwọn kan rí nílé ìyá. Àwọn kan máa tẹ́ pé àwọn tá à ń sọ yìí wọn ọmọ ọlọ́run wọn ọ̀sùn ọlọ́run o. Ẹ̀bùn tí àwọn ní nìyẹn o. Iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn o. Wọ́n rí ògo tó gbé wá sáyé. Àwọn awòràwọ̀ yìí wọ́n ń pè ní astrologians. Wọ́n ní láti mọ ọlọ́run. Astrology ni wọ́n. Wọ́n ní láti fàyè wọn fún Jésù àbọ̀ gbàgbọ́ àbọ̀ tiẹ̀ mọ́ lọ́hùn. Wọ́n ní natural gift to read anybody's star. They will see your star anywhere. Tíràwọ̀ ẹ bá wà. And they will divine everything about your life. Ohun táwọn ọ̀tá èrí nìyẹn tó fi ń gbógun tiẹ̀. They have seen your star and they are waging war against you. Àwọn ọ̀dẹ̀ bẹ̀ kí ìràwọ̀ yẹn bú jáde. Ọjọ́ Thursday, ọlọ́run ní káyọ̀ wọn á kọrin tá a gbàdúrà àti gbọ́ testimony oríṣiríṣi. Ọjọ́ Sunday wá tí a fẹ́ ṣe yìí àfojúdi ò dáa o èèyàn yìí láfojúdi àfojúdi ò dáa máa wò pé ordinary iyọ̀ ṣóun ló fẹ́ set àwọn èèyàn free. No, wọ lọ ra iyọ̀ wà tún wàrà nǹkan kankan ìyẹn náà náà lówó bọ̀ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó o tó dégàn wá tún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ó dẹ̀ náà sáà tá a máa lò sí tó bá tún ní alẹ́ ọjọ́ Sunday wà wá bọ̀sọ̀ ní àárọ̀ ọjọ́ Monday wà á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Àdúrà rẹ̀ àdẹ́gbà aago mẹ́fà la máa bẹ̀rẹ̀ program lọ́jọ́ Sunday àdẹ̀ máa parí ní aago mẹ́wàá àbọ̀ sí mọ́kànlá. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rí African Cell yẹn tètè dé kẹ́kọ̀ọ́ orúkọ yín sílẹ̀ màá máa retí ẹ wá máa gbèrè pé dádì ẹyọ kan tó kù tá a fẹ́ lọ rà dádì kí ni nǹkan yẹn máa pè mí. Àdúrà rẹ̀ àdẹ́gbà ọjọ́ Sunday kò tètè ẹ wọnú ọjà ẹ lọ ra iyọ̀ tí wọ́n di ẹyọ kan so ìràwọ̀ ẹ tí wọ́n já wálẹ̀ ìràwọ̀ ẹ tí wọ́n dì mú àwọn máa ṣiṣẹ́ lórí ẹ̀ wà á píìkì padà pátápátá. Àwọn sáwọn tí mo fẹ́ fún ẹ sí tí n bá fún ẹ tó bá lò ó sí tó gbọ́ràn wà á dìde o in Jesus name. Màá máa rí ẹ o láàárọ̀ ọjọ́ Sunday. God bless you in Jesus name.

0: gbe lati siwahu lati pare laiku ojo ohun ni omo wa omo ni se ku pe
1: amen
0: o gbogbo on to da so omo re laye olorun ma gbe ko laye
1: amen
0: omo re wa sorire
1: amen
0: to wo ko aroko
1: amen
0: to wa yara ya
1: amen
0: to wa sharise
1: amen
0: arin ajo ninu arodo lo
1: amen
0: to ti lo sini ajo ti oroju ere ni ti orito olorun ti aye re taku to je pe tun send owo si ni o ma rodo lo
1: amen
0: ko se to pa ko se ti a ma mu yen to pari o ni ma ni betru
1: amen
0: lori omo wa kori ope
1: amen
0: lori aye re wa kori ope
1: amen
0: o ni kori eku o
1: amen
0: agbara to fojo ori re sofo eni kan sami o ya koku
1: amen
0: eniyan to bi sofo o ya koku
1: amen
0: eni ti o dara re lebi to daye re lejo to se logbe leyin o iru eniyan be o pare dan
2: amen
0: in Jesus name
1: amen
2: eni ni ojo Saturday
1: we're talking about the kingdom of God.
0: Matthew 6:19.
1: Do not gather treasure, part of the food, that the people are running after the things of the world. The riches of the world, the people are running after. They want to buy executive cars, they want to buy big cars. And people are running the race 7 years.
0: Jesus
1: said, I needed 3 years. Imagine a 7-year-old child is going to do with billions. It's so powerful. Everybody wants to be rich. The kingdom of God and in righteousness, every other thing shall be added. How can we compare people in righteousness, humility, doing good,
0: not
1: to serve our neighbors?
0: In Matthew 24, it
1: says, Especially all the young girls, my friends, hearing me. Whatever God with righteousness.
0: Jeremiah 17:11. Bí àparò tó sábà lórí ẹyin tí ò yí. Ẹnikẹ́ni tó ń kó nǹkan jọ lẹ́nu ló ṣe máa fi ẹsẹ̀.
1: Ó ṣe wá dàbí
0: bóyá àparò tó sábà lórí ẹyin tí ò yí.
1: Kò mọ́jọ́
0: tẹ́yìn ti débẹ̀. Bóyá wọn àpapọ̀ ẹyin ni. Bóyá omi ti dà sí.
1: Ẹdí
0: àwọn wà ń bẹ̀ 21 days to 22 days la dẹ̀ fi ń sábà sí 23 days.
1: Ó máa
0: wà
1: ń bẹ̀
0: for
1: 5 months.
0: Tí wọn ò bá dìbẹ̀ yẹn pa
1: torí
0: àbàlà ń lu àwọn ẹyin bẹ́ẹ̀
1: máa
0: kù fúlẹ́fúlẹ́ kò ní lè jẹun mọ́. Nítorí pé kí ni ó sábà sórí ẹyin tí ò ṣe tiẹ̀
1: yóò rẹ̀ dára fún wa rẹ̀
0: ọ̀nà ìyẹnu eré òmòrí kẹfà ẹsẹ̀ kẹtàlá.
3: Bẹ́ẹ̀ ni kí ẹyin tí ó máa ṣe ìjọba àwọn ẹ̀yà ara
0: yìí. Ìyẹn ni pé má fi ara ẹ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀.
1: Ẹ̀ṣẹ̀ yẹn ló máa gbé ẹ̀kún ọlọ́run ló máa ẹ̀wọ̀ lónìí.
0: Ẹ̀yà ara yẹn ni Adam àti Eva fi sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ àti
1: àgbọ̀nà.
0: Ó lẹ̀ jẹ́ kó pàdánù
1: ọgbẹ́
0: dẹ́nu. Ọgbẹ́ dẹ́nu yẹn náà láti gbé ìjọba ọlọ́run. Má pàdánù ọgbẹ́ dẹ́nu léyìí tó jẹ́ ìjọba ọlọ́run ẹ̀.
1: Torí àwọn kan ní kò sí ọ̀run.
0: Ṣé mi lọ síbẹ̀ ni àti bẹ́ẹ̀ lọ? Owó bí
1: ọ̀run
0: wà o. Ọkùnrin abalẹ̀ tó wà níjọ́ mi àtúnmáṣọ nípa ẹ̀mí
1: aláti
0: èrè kí ni fún ènìyàn.
3: Wo
0: bí màmá
1: lókè mọ́mí
0: kó gbogbo ayé kọ́ léra lẹ̀ ṣe kú ẹ̀
1: ṣé
0: o lẹ́ni tó jẹ́ gbèsè mọ́ pé orí kankan jẹ́ lọ́dọ̀ ọlọ́run eré ló jẹ́ lọ́dọ̀ ọlọ́run
1: torí
0: gbogbo ìṣòro tó ń dojúkọ wa ọlọ́run máa fi fà wá sẹ́yìn
1: láti
0: máa fi rántí pé èmi lọ́lọ́run
1: ẹ̀
0: gbogbo ohun tó dojúkọ wa lórí ọmọ lórí ara wa
1: ìyẹn ọlọ́run ju gbogbo wa lọ tó ẹ̀kọ́
0: tẹ̀ mí ni.
1: If they are selling
0: souls,
1: there are some generations of another. I don't want to mention people's
0: name.
1: They are going to purchase all the
0: souls.
1: God is above all. Whether you have money or not, you die. If you die, you will be buried.
3: Nítorí ọmọ ènìyàn yóò wà nínú ògùn bàbá rẹ̀ pẹ̀lú àwọn angẹ́lì rẹ̀ nígbà náà ni yóò san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀. Lóòótọ́ ni mo wí fún yín. Ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn yìí tí kì yóò rí ikú.
0: Mo rẹ̀ gbàdúrà fún ajáre.
1: I pray.
0: Ìyẹn ni pé àwọn kan máa rí kírísì kan tó lọ.
1: There are some people they will
0: see before they die. They
1: will pray for them.
0: I'm
1: going back to where I come from because I think Jesus Christ won't know
0: what
1: before
0: they
1: die. That's all.
0: He
1: will die before this. Which one do you want to do? Come back to God.
0: Stop
1: destroying people's
0: lives.
1: Father, don't allow me to be
0: subdued.
1: Please,
0: lack
1: me
0: what
1: you need to be subdued.
0: Lack me what you need to be
1: subdued.
0: Hey, what the game is. Bẹ́ẹ̀ni ọba ṣáà láì ní lẹ́wù kan wọ́n lè gé ni máa ṣiṣẹ́ o.
1: Bẹ́ẹ̀ni
0: ọba jẹ́ni tó wọ́kọ tí ò ní lè rọ́kọ bí rọ́mọ bí
1: kò nǹkan
0: tí ò ní lè jẹ tí ò ní lè mọ̀
1: o.
0: Olúwa máa jẹ ṣálẹ́nu tó dára.
1: Ẹ
0: kò mí ní aṣọ àṣírí. Ẹ máa jẹ ṣẹlẹ́. Ó súre fún ẹ o, ohun tó fẹ́ Ọlọ́run máa ṣe fún ẹ.
1: Bẹ́ẹ̀
0: ló sọ máa fún ẹ, kànlẹ̀kùn máa sì ṣí. Ohun tó ti kànlẹ̀kùn mi ti
1: pẹ́ ti pẹ́.
0: Ti sátani dè lé ẹ̀
1: bóyá lọ gbà.
0: Ọkàn rẹ̀ á balẹ̀. Ní bí tó ti ń tọrọ, wọn náà dẹni tó ń fún yàn. O ò ní tọrọ mọ́ o, o ò ní ṣẹlẹ́yà.
1: Àmì
0: kan wà lára wọn pè ní kórìíra, wọ́n pè ní appointment. O ò ní rí mọ́.
1: Jésù
0: ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 28 82 16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp ni ẹ pẹ̀lú
4: ẹ fẹ́ bábà bá sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ
0: ẹ̀rọ kejì. Òhun ni
4: 080 80 50 50 27 27 56 56 21 21.
0: Ẹ̀rọ ìkẹta.
4: Ẹ̀rọ ìkẹta
0: 070 070 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ á dẹ̀ la ilẹ̀kùn àṣí. Òhun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 63 43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde. Talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji. Eléyìí Fidelity Bank ni. Ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òhun ni
4: 411 411
0: 01
4: 01
0: 89
4: 89
0: 25
4: 25 2
2: 411 01 89 25 25 2.
0: Kò sí ohun tó ṣe tó gbé o, nítorí Job 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà. Nígbàtí Psalm 50 number 5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ, àwọn tó fi ẹbọ dá má jẹmu. Nígbàtí number 14 máa sọ̀rọ̀, ó ní irú ọba ọpẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Ìyẹn mo fi nídìí ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdámẹ́wàá yín, ẹfẹ̀ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín, ọkàn yín á dẹ̀ balẹ̀.
2: Bàbá ṣé tòótọ́ ni pé ìjọba ọ̀run wà tòótọ́?
1: We have kingdom of God. Because of our time. Someone has been able to tell me there's kingdom of God. There's no little that you know the word of. When they die, I'm begging every individual to please support the listeners, support the program, not to give it to God, or please help the Church of God. For those that sit up north, I don't want to upset you in all the Amen. I'm expecting your support. You can call the church number, to collect the account numbers. Support us. Amen.
5: From Lagos, this is
6: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for

0: orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then mo dà bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So bọ́yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́, wọ́n sọ tíje kán bujú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday ẹ̀ la lọ sí embassy ní American embassy. Wọ́n fún ní visa, ó ti wà l'Amẹ́ríkà ń sìn.
1: Ọ̀rọ̀ yìí ti dé didi.
2: Ó ti dé didi Ọlọ́run.

0: gbogbo bí àìsàn farapamọ
1: sí
0: iná gbé jáde ọwọ àìsàn jáde jáde jáde látòrí dé àtẹlẹsọ àwọ yìí sí máìlì
1: kìnnìyàn
0: Isaiah chapter
1: 1
0: verse number 4 a ó ti lù yìí sí mọ ẹ̀yìn ọmọ sọ̀tẹ̀ síwájú ó láti àtẹlẹsẹ̀ títí fi dé orí látòrí dé àtẹlẹsẹ̀ kò sí ìlera. A fi egbò tó rà ó ní wá torí a ò fi òróró kò
1: wá
0: mú òróró fi sórí ẹ̀ fòróró sórí ẹ̀ fòróró sí mú omi má lè gẹ̀dú sàá gbogbo ẹ̀yìn àìsàn ọjọ́ tó pẹ́ ẹgbọ́ ọ̀rọ̀ olúwa ibo lẹ farapamọ́
1: sí
0: ó yẹ gbẹ̀dà HIV tuberculosis
1: hepatitis B
0: maya high blood pressure diabetes
1: ẹgbẹjalo
0: malekede bale abazunda ligada aran mi nipa ororo
1: ni
0: pene sedia tori James chapter 5 verse 14 to 15 o lẹ n bá ṣàìsàn
1: is that what I see
0: kan mú tó àwọn àgbà
1: wa
0: ká fi òróró
1: kù
0: ó ma le sórí ọ̀la
1: sunday
0: ibi tó bá wà gbogbo ẹ̀ka ìjọ wa anointing for healing o ma mú oyin kan dání o dẹ̀ mú òróró dání abẹ́ẹ̀ ni sà iṣẹ́ tó lágbára ni omi ma dúró dẹ̀ ní
1: church
0: gbogbo ẹ̀yẹ́ ni
1: ọ̀yẹ́
0: ẹgbà ìwòsàn kàwé james fún mi 514 emphasize nu yín kó pe àwọn wòlíì ká gbàdúrà sórí rẹ kí náà ni ká fi kù lórí òróró ni wọ́n ní á lò fún ẹ torí à tó ń bèrè pé wà ìta ń fún ìlóróró end of the month that òróró tó ti ń dúró lórí òkè fún gbogbo èèyàn èmi máa fún ẹ ní ìlíhàn ẹ ó ò dẹ gbọdọ kú toró wúlò máa dálé gẹdúà òní kú bá ó rí àwọn abàmísẹ́ tó mi lè àlùyẹ
1: sí
0: gbogbo èèyàn ẹ gbàdúrà ìmọ̀ fẹ́ rà
1: dọ̀
0: ẹ̀mí ikú jáde lára ó máa lọ tún lọ
1: sí
0: ìwú ẹ̀mí ikú tí wọ́n rán sí
1: mi
0: jáde ó máa fòókè ẹ̀mí ikú mi ò ṣetán ikú ìwọ ọ̀fà ikú ìwú ẹ̀mí ikú ẹ̀mí ìnira jáde oyè oyè.
2: Ẹ bá mi yin bàbá lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi ni Ìrùntóyìn Adéníjì láti Ìjẹ́bú-òde. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí ó ṣoun lánàá nínú ayé mi àti nínú ayé ọmọ mi tó dúró yìí. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá láti grammar school. Ìgbà yẹn ó ṣì wò ó wà ní ẹnu ìkọ́ṣẹ́. So ó ní problem kan nínú àṣẹ ilé ọmọ ni wọ́n fi òkúta mẹ́ta dí. So nígbà yẹn lọ́run ṣá mo ń mú kiri kò síbi tí mi ìnáwó dé. So mo ṣàtẹ̀lé bàbá dé ibi ìgbà yẹn. So abẹ́ igi níta bẹ̀ yẹn la wà ni bàbá ní àwọn kan wà ń bí wọ́n fi nǹkan sí ibi ojú ilé ọmọ wọn. Pé tó bá mọ̀ pé nǹkan bẹ́ yẹn ń ṣe ẹ́ kò lọ ra pure water ẹyọ kan kò fi gbàgbọ́ ṣe. Mo wá sọ fún ọmọ mi mo ní lẹ́ni ni ogun ìmáṣẹ́. Ó ní mọ́mì tó bá dẹ̀ lè ṣe owó òde ní kúrò ń bí o mo ní o máa ṣe lórúkọ Jésù. So mo wá ra pure water yẹn ó wá ní kán mu sókè. So ó wá ní mọ́mì mi ẹ má sún mọ́ mi o ó wá mu pure water yẹn sókè ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó pa òkúta yẹn mẹ́ta kéékèèké. Mo wá sáré wá síbí mo wá pe àwọn ọ̀ṣà wọ́n ṣà rally round ẹ̀mí ìdẹ mọ́ nǹkan tó ń fi òkúta yẹn ṣe. Lẹ́yìn yẹn bàbá wá sọ̀rọ̀ kan ní ọjọ́ yẹn pé ìwọ tí ò bá nídìí oyún má sún mọ́ ọkùnrin o ìwọ tí ogun iṣẹ́ fún ṣé mọ̀ ọmọ obìnrin ni mi ìlé má bá rìn. Ó dẹ̀ lọ ń gbà yẹn ṣá ó lóyún ó bí ọmọ àkọ́kọ́ obìnrin ni ọmọ yẹn kò ń ṣe pé ó ń wọ́mọ o but ogun yen se kin le mo pe yes olorun wa lori oke yi abi omo yen wa n school se omo yen ti po modun merin so leyin yen o tun wa loyun mi mo se yawo fun o loyun mi awon nkan to sele so oyin yen fo lo mo wa tun mu pada wa sibi mo ni o ma tun ni mi so nijo yen la tun wa sibi ni baba ni awon to n woju olorun o nohun o le jade jare pe so hun wo omo ni mo lohun wo omo o le duro sori omo kan mo ni to ba se bo se n lo si ile anu yi meji ni ko toro o de lo lo to pelu bi owo te yo kan pelu gbogbo awon eyan igba to dele anu o gbadura osu keji o mi si period e a lo se scan won ni sanki meta ibeta so igba to ma bi awon omo yi o fi bi meji to idi ope mi lele o fe dupe lowo olorun awon omo na se wa yi
3: melo le ni ko toro
2: meji ni sa
3: meji
2: be ni sa
3: o wa lo loyun meta
2: ben
3: sir ti o je ke meji le de bi ri ibeji lo ko wa yo
4: hallelujah
3: ibeji re o
4: thank you jesus
3: gbogbo awon to fa ibeji
4: all those that want twins
3: mo fi anu bere
4: with mercy I ask
3: o ye gba ibeji ba
4: receive your twins amen
3: e gba ibe
4: Amen.
3: Olorun wa won mo.
4: Amen.
3: O da won si.
4: Amen.
3: In Jesus.
4: Amen.
3: Mo gbadua.
4: I pray.
3: Arugo elekisa.
4: That raged agent.
3: To logo re o ni fo.
4: See your glory we don't speak.
3: Ile gbe. Ah, e can be there. Olorun ti a ori o.
4: The invisible God.
3: Ba mi se ogun airi.
4: Can give me invisible battle.
3: Awon ogun airi lonu afefe.
4: There are invisible battles in the air.
3: Won ti je ise obirin kanun
4: bayi. When they are finished your
3: work. Won ti basanya je
4: o
3: wa iri de ni
4: gbogbo
3: eyan ke olorun ti a ori
4: invisible god
3: ba mi se ogun airi to fe so mi di korofo oyo oyo oyo baba o me mi mo olorun ti a ori ba mi se ogun airi to fe so mi di korofo ba mi se ogun airi ba mi se ogun airi ogun ti o se foju ri to dem ba kan je jade ninu le jade lara januel soro soko ogun airi to be ba kan je ma jade ma jade ma jade emi ma ti so fun mi
4: what is it that told me
3: ki ma fun laye
4: I should give you time
3: lati ma so eri yin
4: to test to test
3: e ma send eri
4: please send your testimony
3: 081
4: 081
3: 123
4: 123
3: 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2
5: 1, 2, 3.
6: Ewa ko tu man. Oloja si odo wa.
5: Record
6: e ri e.
5: Record your testimony.
6: Ma gbe ri e mi.
5: Don't say that the
6: so fele du mari.
5: God the Almighty.
6: Yo de da olari.
5: And it shall satisfy you.

0: Tuntun. Ẹ kalẹ̀ ọ dádì, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú orí sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24. Ẹ ṣàní ká ka Psalm 4, ebi ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dádì ẹ ṣe o, ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí o, ẹ ìpè yín ò ní dira dáradá o. Ẹ ṣe, mo dúpẹ́ o, because tó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti nígbà láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dájú ẹ ṣe o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fáyà ṣe o, ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáradá o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy. Gbogbo tí wọn náà yẹ kó ní.
2: Everything you two supposed to have.
1: Tí wọn jẹ́ o ní.
2: Lọ
1: máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ.
2: In your home.
1: Owó ò ní tán bẹ̀.
2: Money will never finish.
1: Kí ló dé, kí leléyìí?
2: What is this?
1: Wàrà bí àsàtà.
2: Ẹ̀mí mọ́.
1: Èdè bèsùtà.
2: Jesus.
1: Ẹ máa kẹ́ ẹ máa mìíràn.
2: Ṣé ìjọba.
1: Ogun tí mò ń pamọ́ra.
2: The battery I'm enduring.
1: Tó ń pa mí lára.
2: That is destroying me.
1: Bí mo ṣe ń jẹsẹ̀
2: mọ́lẹ̀.
1: Jábọ́lẹ̀.
2: Follow.
1: Èèyàn pa nǹkan mí mọ́ra.
2: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
2: And they're destroying me.
1: Wàrà dalẹ̀ kìdá.
2: Ẹ̀mí mímọ́.
1: Èyẹ ní sùtà. Ó ń pamọ́ra.
2: You are enduring it.
1: O le express.
2: You can't express it.
1: O le express.
2: You cannot express it.
1: O sá mọ̀ pé.
2: You just know.
1: O kàn fara dà.
2: You are enduring it.
1: Ẹlòmíì wà ní ọkọ.
2: There are some in
1: Jamaica. Omi jẹ́ ló fi ń gbé.
2: They are there with tears.
1: Ẹlòmíì ṣiṣẹ́.
2: Some are working.
1: Omi jẹ́ ló fi ń ṣe.
2: Working with tears.
1: Wọ́n fààyè gbọ́ lókè.
2: Ẹ̀gbọ́n aláyọ̀ àtitọ́.
1: Orógun yẹn pa ọ́ lára. Ó dẹ̀ ń pamọ́ra. Àlá ni tẹlòmí.
2: Sọ̀rọ̀ bí ti di àdúrà.
1: Sọ gbàdúrà ẹyọ kan
2: yìí.
1: Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.